0: mẹ́pàjọ́.
1: Ìdí ìwìnà All Radio. Iyom yie kere wer kwaro.
0: Alijani wiyu gogo.
1: Mar mẹ́pàjọ́. Ìdí ìwìnà All Radio.